0: Jesus to se mi lore o se mi dada so pe Jesus mo ma dupe temi mo dupe o ogo ni fun o Jesus oba mi onipekun ewa onipekun ogo o se o Olorun orun eni to da aye atorun ada ope pada fun o ogo ni fun o Jesus inu mi a se dun sese gbogbo igba to ba bo si ojo Saturday bi eleyi kini di tinu mi ma fi dun mo ma ronu weyin ma ronu lo seyin ma wa wo lati jo Monday okan ojo kan ise agbara ti Olorun ti danwo ninu aye awon eyan igba mi nbe ti ma fe wasu ti ipa kun mu mi lowo dani mi so le dupe lowo Olorun ko yin ni o le jawon eyan fi ohun won dupe abe mo pe ona merin le yan gba te yan fi nso pe alakoko o le fenu re dupe to mo fenu so elekeji o le mo fi jo re dupe tinu yo mo dun sese eleketa o le fi owo re dupe lowo baba mi ologun ajobo elekerin o le lo testimony lati fi dupe so gbogbo igba to ba si gbe ope soke isunkun ile asi ma jade fun o so gbogbo eyin omo Olorun ki n to bere si pe ikan ojo kan ope ni ogbon ti mo fe da si ko si bi n gba gbadua fun yin feedback ni testimony mo je ma si to fi number mi sita fun gbogbo eyin te fe ni testimony majemu ati edidi to ba ijo irin oni pe oluwa so fun mi ninu ise iranse pe tin ba ti bere si sise iyanu ninu aye awon eniyan re so fun won o ki won ma dupe ki won ma so testimony e to ba ko ti o so testimony e to won Olorun se fun oni baje sugbon ko ni ri mi gba eyin omo Olorun mo mo ko fe gba si ile ti kun lori sirisi ko jo kan eri but a mo biyanju ati gbe na ni e kigbe ni baba mo dupe fun gbogbo n to nse ninu aye mi ati tawon mo even to ba ti ri yanu dupe ti e ogo ni fun o Jesus Jesus oluwa wa e dide mami e dide daddy eyin wo le mo mo fe ojo ayo o gbagbo pe ninu irin ajo ayan mo re ojo ayo kunu e awon kan ojo ibi ni won mo ri mo so nkan kan jo ni ojo ayo mi po ju ojo ibanuje mi ninu irin ajo aye mo gbadun Olorun tori pe mo tete damo boya n loje koju ayo mi opo iwo omode tete da Jesu mo daddy ati mommy e tete gba bayi ko le bere si fun yin ni ojo ayo e dide oni ni Saturday pupo eyan ni mo sinawo lojo Saturday inawo tori ti won seun gbogbo opolopo idajo ojo ti won da ojo idajo awon nkan to da ti won kojo oni won celebrate e loni enawo eyin te ba gbagbo pe ko lo leyin wa sile lodun iwo to ba gbagbo pe ile anuki isu o se wedding iwo to ba gbagbo pe o si pada se freedom o se graduation gbogbo eyin te ba mo pe won pada bo ya cash mimo iwo to gbagbo pe o pada ri owo yen dide wa ka ese today is 26 ka ese me fasi waju wa wa kigbe Olorun ayo gba ojo ayo mi jade gbe iyo re dani bo se nse yen Olorun ayo bi mo se gbe iyo mi dani gba ojo ayo mi jade in the name of Jesus Christ gbe iyo yen dani ko wa ni Olorun mi mo bebe je ki ojo ayo mi ko de mo ti ba won yoyoyo o Olorun okan mi ran ti ojo ta o yo fe mi na o egan yi ma po oju de nti mi aye aye wa munu mi dun ki rojo eye ki won ke mi na laye mi ku orire mama yi bi ese mefa si waju pada pelu majemu Olorun iwa tomo aye o ki yin ku orire in the name of Jesus Christ. Esa ni ana mama boyo sese ngbo mi ni mo ni ki awon eyan gbe iyo won si ta ni bi tiri o ti se si mo n ka ese bibeli si lowo oni ni ma pari e nigba to ba dola iyo ati holy communion combine mo so communion kan be te lo ni on the one o nbo wa gba on the one bo si ojo Thursday ni gbogbo bi e ba ti n gbo mi osu tan adagbere fosu ipo digba o se e wa gbo o gbogbo le ti ba nla nfani ati gbo mi iyo yi e tun gbe sita tiri o pa mojumo ojo Monday o ni sile o o de bo ba si se pe ni nylon na lo wa bo ba si se po sese n gbo mi for the first time bu yo die bu sinu awo koto wa gbe to ba ti dale ti ba ti pari nisin gbe pade mi lori Facebook awon ti n gbe wa mo ti n ka bibeli si ah oni ye ti mo ti kasi eh atin wo bi 20 30 something 60 pere won ni kin kasi ma wa so aso tele si e wa lo gbe sita sibi ti o ti se si bi olodun ba fu wa ni agbara ni gbogbo sona church lola ati ni gbogbo wema ni wema e gbe dani bi ogo se nje ti olodun mo gba olodun gbo pe didun lo son so ma ka nkan yoku si e ba bere si lu aba mu nkan mi se ni osu October una kapahala zedu omeka ayadesha eyin omo olodun iroyin ayo re ajade bi o ba yi o ma tutun so eyin are eko e gba woli ode kunle e pafras la leju lai pe on the one yo wa bo si osan gangan wakati meji pere ni mi o se ru eri o on the one ojo yo bo si ojo Thursday mo nbo engineer e ja mo pe awon oniroyin ayo ta lo gbagbo pe oyin ayo nbo wa bi kan fi dile na mo nbo
1: baba mi e ka ro omo ojo yin lori afefe ni lati ilu Ilorin oruko mi ni Ola Itan mo dupe lowo Olorun ori oke ko frontline mission Olorun yen dara si mo dara si le mi baba mi emi na le ri o odun 2024 ni mo tele yin nipasẹ mo mi to introduce mi si program yi nigba yen oko mi won si ara di won se travel ni gbogbo owo to de se ku si mi lowo nigba yen was 12,000 naira ṣùgbọ́n mo kéèpé ọlọ́run ọdẹkùnlé ìbáfra ìrànlọ́wọ́ dìde fún mi mo ń ṣe pos mo dé ń ta attachment àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi sọ mi ní wà ń bẹ̀ báwọn yẹn ṣe wá nìyẹn mo bá ní àwọn fẹ́ fowó báyìí sí mi lọ́wọ́ owó yẹn ni mo wá fi run business ìgbà tó di bí march 2025 náà ṣe tó wá béèrè owó yẹn ìgbà yẹn mo ti ní àmì tó mo ti ní àmì ṣẹ́kọ̀ gbogbo iṣẹ́ tọkọ mi ṣe ní ìgbìtàn travel lọ ní báyẹn náà wọn fún wọn ní owó wọn nítorí pé wọn tí ní work permit dáadáa ní ìgbà yẹn wọn dẹ promise wọn pé tán bá ti gba àwọn máa fún wọn lọ wọn bá gba work permit wọn ní àwọn ti close the account for that year which is 2025 bàbá mi bẹ ṣe ṣe program ní april nìyẹn tẹ́níkà fi ọlọ́run bí ọlọ́run mo sunkún lọ́jọ́ yẹn mo képe ọlọ́run fún ìyàlẹ́nu mi bàbá mi ọlọ́run mọ̀ gbogbo ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọ́n máa gbà gẹ́gẹ́ bí estimation tàwa gan ó wá ju owó ta àrò pé wọ́n lè san tó owó yẹn gan wọ́n tó wá san tẹ̀sù owó yẹn kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún yẹn ń sọ̀rọ̀ nípa pé ká lọ ralẹ̀ ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ kan rí nígbà yẹn tó yẹ pé ibi tí mo gbé ó jìnnà sí ibi tí mo ti ń tajà wá sọ̀rọ̀ màmá kan ní orí program ní ìgbà yẹn pé advice ni pé mo ṣe dọ́gẹ́ bá tún bẹ̀rẹ̀ pé ká lọ ralẹ̀ mo pé ibi mo ti fẹ́ rí owó pé ọkọ̀ mi wọn tí stable dáadáa ní ibi tí wọ́n travel lọ pé ká máa fi owó yẹn kí máa fi ran business díẹ̀ rẹ̀ pé kí ni ẹ ṣáà sọ pé a ní wàá ralẹ̀ wàá dábùlẹ̀ sówó ó bá di fẹ́ bí mànà jẹ́ ìtẹ̀ méjì ẹ̀ǹkáyọ̀ mi tò sí ibi tí ṣọ́ọ̀bù mi wà mo bá béèrè wọ́n bá sọ ìyẹn fún mi bàbá mi mo rò pé mo fẹ́ rí àdúrà owó tó tó báyìí mo bá kàkúlẹ̀tì owó tó wà lọ́run tí mo fi ṣiṣẹ́ mo rí pé owó yẹn tó ó máa ṣẹ́kùn díẹ̀ tí màá fi ṣe bísíǹsì torí pos tí mo ṣe lè fẹ́ kí lóòsì kọ́sọ́mà bàbá mi mo mọ̀ ralẹ̀ mo bá tún ralẹ̀ tán mo bá tún bọ́ sí ọwọ́ ẹni tí ètò kó ìwé fún tó tó jẹ́ sáàmù mo ṣáà sunkún lọ́jọ́ ẹ bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní ká má jẹ́ kẹ́ rojọ́ pé torí ẹni ẹjọ́ rò nípa ilẹ̀ dẹ́yìn náà rà pé wọ́n fún yín tó iye tí wọ́n fún yín mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ẹ pé yín because ní gbogbo ìgbà tí mo bá ti ń la one or two things kọjá tí mo ń ronú tí máa ti ṣe platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ yẹn tó wá sọ ní program mi ọjọ́ yẹn bẹ́ẹ̀ tí ṣe sọ̀rọ̀ àkànmí tún balẹ̀ mo bá ń gbàdúrà bàbá tó ṣe pé ní kò sẹ́ni tí ò mọ̀ kò jìnnà sí ṣọ́ọ̀kù nínú ẹ̀mí náà mẹ́rin yẹn bọ̀ mi mọ̀ pé owó ènìyàn ní wọ́n ẹni tó fẹ́ bá mi ra rẹ̀ ti fẹ́ ra ilẹ̀ ìlú ọ̀tún ìbámọ̀ ti ra ilẹ̀ níbẹ̀ ọlọ́run náà gbòó mi jáde àwọn tó gbọ́ sí gan ni wọ́n mi lágbájá ọlọ́run náà nífẹ̀ẹ́ yìí mo bá lọ síbòmí mo bá lọ ra ilẹ̀ ló bá kú owó tí a máa fi ṣe kí ṣe bá mi lé bọ̀ owó jìnnà sí ibi tí mo ti ń tajà bá ní ọlọ́run ọdẹkùnlé ṣàánú fún mi mi ìtẹ̀ ò lè fọkàn sí mọ́ mo ṣàwá sí arúgbó ọjọ́ ní february yẹn ìgbà tó di july me baby said kan lati ba yen o se di julo bana ni en se lo bi re kan ta block ba yi pe ah kini we ti di lisi to wa lowo wa a le se I need to ni igba yen baba mi inu ile ye won ni mo wa ti mo se ba yin soro laaro yi bọlọrun si se ona ara ona iya nu ni iran lowo sa n dide fun mi ni bi ti mi ti e ni oropo mi ti le iran lowo olorun ma dide iran lowo mo mo ti pari re baba mi kuda gerard gan la tun lo olorun dara si mi o dara si ile mi o dara si se oko mi mo dupe lowo yin o pe mi o ni doku e ba mi ki mama

0: mo ba mama yi o o ni Gerard la tun fi kan bo gbe yin te ngba olohun gbo fun ile kiko dide mi me mo nasa para da ye de li e bodosha lati seju ilo mo so tele si aye re pe olohun yo ko ile fun o e wo lati ile pe ibere pepe tani oni ki wu ya yo mo gbo program nisi engineer next pepe yo mama ni sunday ni first and second service lola agomi je ni sin alakoko bere gbogbo awon odo lati 13 titi wo 30 e break holy communion ma fun yin meji e lo kan pelu iyo yin ninu ose ta fe mu yi be ni ise elekeje o bere ni 9:30 lagbare ni to ni aye atorun e je n gbo die si engineer
1: baba mi o mo ti leri o nko lowo olorun mo je omo ijo comfort life baba mi oruko mi ni omolola abosede je omo mo je omo ilu ibadan area agbowo ri mi lo ba pe ngbati mo darapo mo ijo lati ba lockdown mo ti darapo mo ijo ṣugbọn mẹta lọkan ni mo ṣe ń gba yẹn ṣugbọn nígbà tó yá fúnra mi lála tí mo rí mo wá dúró lórí ẹyọ kan mo tẹra mọ gbogbo nǹkan tẹni ká ṣe ni mò ń ṣe àtọyẹ tó gbé tẹni ká máa san ọrẹ má jẹmú táwọn ọmọ mo kó táwọn ọmọ mọ nítorí gbé mi wọnú ìjọ ó pọ gan ni lágbà tọkọ mi ti kú mo ti ń ja ogun yìí gbogbo nǹkan dúró sí i dúró táwọn ọmọ mi wọn ti jáde wọn ti lọ sí wọn ti parí ilé ẹkọ ṣùgbọn kò síṣẹ ìtọ́niṣẹ́ lọ́wọ́ ìjọra wọn ọkọ wọn gbogbo ẹ̀kọ́ dúró ni wọn sun ọkọ náà iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ̀ ọdún kẹta tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ọmọ mi tó dàgbà lélẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà mo wá tẹra mádùúrà yìí mo ń gbà lọ́sàn-án lóru mo kàn tẹ́ bá ní ká ṣe ni mò ń ṣe pé tẹsímọ́nì mi ọkọ rí ọmọ ọmọ mi ní òun fẹ́ ṣe traveling lásìkò sí nìyẹn ìgbà tó ṣe processing ní canada ó ṣe ti uk ṣe ti us kò kọ̀ bọ́ sí ẹ bá sọ lọ́jọ́ kan pé tẹ bá ṣe ti uk tẹ yọ tẹ ẹ ṣe country mi mo ṣe ní òun rí another country nìyẹn òyà ẹ ṣe bó ṣe ṣe nìyẹn ìgbà tó tún sọ mi application bá ní orúkọ certificate ẹ kò jọra àwọn tmd pẹ̀lú ti bsc ìtọ̀tọ̀ níbi tó ti ṣe ṣùgbọ́n lórúkọ yẹn yàtọ̀ díẹ̀díẹ̀ wọ́n yára kọ orúkọ yẹn wá lọ́ba kọ̀ nínú wọn máa gbà padà bí ẹ̀kọ́ orúkọ yẹn wá báyìí mo wà nìbàdàn lọ́jọ́ náà mo ṣe mú ìkọ́míyàn òróró àti omi gbà papọ̀.
0: Nice engineer kini ya ilohun papọ̀ mama so ti sun ọ̀làlẹ́gbò ìkọ́míyàn mi ara àwọn nǹkan tá n papọ̀ rè pẹ̀lú iyọ̀ eléyìí ìkọ́míyàn àti iyọ̀ nìkan ni tọ̀ láì lágbára ẹni tó la yàtọ̀ yàtọ̀ sẹ́yìn tẹ́ ẹ bá lómi 7-7 sọ ọmọ mi rẹ̀ lò àwọn àṣírí ni wọ́n fi hàn yìí inú testimony ni testimony ti mọ̀ jáde bó o bá gbọ́ tẹnìkan ìwọ ní òfin mọ̀ bó o ṣe ṣe tiẹ̀ náà ẹ jẹ́ mọ̀ gbọ́bọ̀ engineer.
1: Mo ṣe mú ìkọ́míyàn òróró àti omi gbà papọ̀ gbà púpọ̀ mo bá ní orúkọ yẹn mo bá kọ́ ìrìn ní mo kọ́ jáde nínú kínní mo bá kó sínú omi bá dé pa mo ní yàkó lọ sọ mí sí bóyá pẹ̀lú ẹ̀pẹ́ mọ́mì wọ́n ti gba application wo mo ló lọ́ wá ṣe ń bàjẹ́ kò sí nìyẹn ọlọ́run máa ṣe bàbá mi ó mà ti lọ ọmọ yẹn mà ti lọ sí brazil láti 3 months ago ẹlẹ́ tó pa mọ́mà tó wá jẹ́ ni pé ẹni tó ti da ó ti da àgbà díẹ̀ nítorí ti lọ lórí ẹ̀wọ̀n lè gbà ní báǹkì mọ́ ó tún wá sẹ́ẹ̀lì cv síbi ọ̀nà mẹ́ta pé pẹ́ àwọn ti lè gbà wọn ó gbà ní ilé iṣẹ́ mẹ́gbà níbi bí wọ́n ṣe pè níbi iṣẹ́ kan ni pé kó wá reason bí tó ti wá da dúró branch bòmí lọ́wọ́ ní kó lọ́mọ sọ̀gà ńbẹ́ orúkọ ilé iṣẹ́ náà mo forúkọ bò láti tó ti da dúró branch bòmí lọ́wọ́ ní kó lọ́mọ sọ̀gà ńbẹ́ bó ṣe pè ń pé mọ́mì ìhùmà ti ṣẹ̀ mo ní mo náà ṣe lélẹ̀ ó ṣàlọ̀ resume pẹ̀lú owó tó ṣe lọ́wọ́ tó tówó ó bá lọ resume ọjọ́ kejì báyìí kí tí wọ́n pè fún iṣẹ́ ni visa àbí tó ń lọ jáde láwọn ìjọ nínú wa ń dùn náà ṣàbámi ṣe o ó ṣàti lọ sí ibi tó wà báyìí ó ṣàṣì ṣe oṣù kan bẹ̀ ibẹ̀ wọ́n tún wá ní kó mú ẹni tó tún súnmọ́ wá tó mọ̀ kò gbúdù níṣẹ́ yìí tó náà nínú iṣẹ́ ó ṣàfi wí ọ̀rẹ́ rẹ̀ ló fi dípò ńbẹ̀ wọ́n ṣiṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o náà ti wà lọ́run báyìí kọ́ náà bá pè ṣiṣẹ́ gidi fún ọ ẹlẹ́ẹ̀kejì dàbí rẹ̀ ọmọ mi láàbọ̀ mi òun náà ibi iṣẹ́ tó wà nígbà tá ní káṣe omi ọlọ́jọ́ mẹ́wàá yẹn ọdún ẹni mo wà mo ti wọ́n lo holiday mi lẹ́kọ̀ọ́ mo ọmọjọ́ mẹ́wàá yẹn ó kú àṣẹ mẹ́jọ ńbẹ̀ ni off ni mo gbèdúró lọ results iṣẹ́ mo wá ṣe omi ẹ lórí lọ mo wá fi lẹ̀ fún un pé kó tó bá ti tásìkò máa pè mo tásìkò bó ṣe lò nìyẹn o níbi iṣẹ́ wọn tó ti ń ṣiṣẹ́ wọ́n bá nominate yàn márùn pé wọ́n fẹ́ fún un ní wọ́n fẹ́ múyàn kan bẹ̀ ọmọ mi ni wọ́n mú o bí wọ́n ṣe mú báyìí ló bá pè mí lẹ́sẹ̀ orí ọlọ́run báyìí ọlọ́run òjijì òun ló ṣiṣẹ́ eléyìí o ó ní mọ́ ni mo mọ̀ bẹ́ẹ̀ ó ní mo gbà bẹ́ẹ̀ ó ládùúrà yín gbà adura yin tan gba ninu olorun ojiji o gba okeji mo ba tun pe ni bi ise ni to ti so o ti so mi se le lati bi odun marun je se pe ni yen je ba tun ko wa rizo ah pelu nla pelu origin kan ajo mo ni ile gbogbo a de ti se process ni ta travel ti na ti uk o awon mo ta se se nbe ori wa di meji meji asa ko mo sha ni da omo to sele ma lo si ta si se pe yen o mo kan ta se lo mo ti ko lawo jiji o yan ju e o ba lo si o wa sha do si bi ti o ti sise ibi to wa tele tele ile ise to wa tele tele mo se wa o wa nbe ni igba to sha di last 3 weeks mo fi sa tele ba jade baba mi omo mi se wa ni uk ni atojo wednesday bayi o mo dupe lodo olorun olorun jiji n gbadura mi o aye mi ti ko loju kan na o ada nje amu alade tu ogan ti mo wonu ti mo bere ti mo wonu ijo lorun jiji ara tu awon mo mi sugbon lorun ti wa nse bayi o mo ni ti ko loju aye mi ti ko loju kan na o emi na ti di iya ta mo re ti wa ni ilu igbo bayi o e ba mi gbe ri mi o baba mi e si o ise rose yo ni doko comfort life o ni baje o ko ni daru o ti o si ni oja agbaye fun o ti si oja agbaye ko ni baje mo o ti n goke ko ni jabo mo baba mi wa ni sise eni today wodi eni jago orogun eni fomo sise rose o baye wa gbogbo awon tawo wa inu ijo se n lo siwaju ijo na o ma lo siwaju aye mama wa na o ma lo siwaju aye omo ninu o ma lo siwaju oruko jesu e ko wa dejobo orun o e se mo dupe o e se